0: hottest job for Niger FM 102.7.
1: Ọ̀rọ̀ wo la ń fi yín ọ̀rọ̀ tó dáyé ọ̀run? Ẹni bá mọ sọ máa ń wí dà. Sọlọ́run ọ̀rọ̀ ta kìkìkì ta ò lè kìtàn. Olórúkọ rẹpẹtẹ ti jẹ́ òru.

tètè tè kán ṣe lọ́rọ̀ ti wà. Ṣóun ló ṣẹ̀dá gbogbo ọ̀rọ̀ tá ń fẹ́ ni. Mo rò ó títí báwọn ni bá ti ṣọpẹ́. Ọpẹ́ dì ń ọpẹ́ dì dé. Ṣẹ́yìn lolúwa mi o ẹ̀. Ẹ̀yìn lọ́lọ́run mi o ẹ̀.